0: Heide ac y pwll tŵl y togain, ys oeld o'n galeir gyr glach ag an chymst ar wylsa, taw ar Parliament na hwyrpa tre fotail cochytyn, ag trawri hochtach da fwyntr o'n chofabl. Ta tri hwlhan fwyr ar yfn y bylstaid galeir. Dŵlhan na siachana, dŵlhan na sirse, agos dŵlhan an rahunis. Agos ys leirnach fedr aigahwyrt ar hach treden gan e orpa chawain. Sheshin Vila Raig Simon Vail in 1869 nor a capagi in a caed uachtaran ar Parliament na Hórpa a taug gadeirach. Chauwig a cenaracht le rôl Parliament na Hórpa ma rod a chóchi ang anu. Hachig si leis an dain lahas, dibrig si ar son chiart an dinna, agus ne hug si a drim riav da creduint gur vi eantacht na Hórpa an naart vi inte. Ni as mon a dahad blian ni as dain I, ta a hairacht fos ni as laidran a riav. Tá dacfach thiag an eantas orpach fós a thug an dúlán a heantachta, mar hampla tennis pola túil, ego siachtach na miach, agus cainlach thiag a hiornach a féin agus nias fudé a géin. Tá sérúna siachána na sírse agus an rahúnis a gríláir i déil agus éanúlacht na hórpa a gónaí. Tá rigéisrach le shraspa sílta dar bodhvéla star agus fíriki. Ins na hagrán sa pléimid scéalta na bhar agus na man a bhí freagrach as ferbert na hórpa féin, a féin úlacht, agus a lóchana. Siad sa na mórfacha agus na hafracha a bhí ag an eantas. Ní eith fai túsachar leis an tre speisialtas a gan leuart fai bhan an a speisialta ar fad, Simone Vail. Luartu mar ghinnad as na mórfacha sa a bhannig an teantas go minicí, ach tan níos móna an falatíoch di geisle na hairacht. Réitig si an balacht vana i roil chenarachta, agus is eisiam nor úntach fósí den a léimnacht agus den visnach. Rugag Simone Vail ar an dríu lá deag da vioil nédug fésacht in Ís na Franca i dailach giúdach sélta. Nur vi si ó, vi si anna hóga le vehe fólam agus vi tishkint láidre ke ar an gyartas, rud a fúr si ón a tishmahóri, André agus Yvonne. Ach chur an dara cog a daundish dach go brúdóil ar a hóige. Chavan Gestapo I nor vishu shebli in a dugdish, agus dibri a gahoshvitsi, in enach len a maher agus a drafur. Hanish is lanas ufas na gampi gaving, ach ferrer, near vowling and scale the galar da tailach, a maher, a haher agus a drahar in san arif. Is on trauma son a daskran dohurcht of yeke a fagasail ille hjartan dinne, ille nishiachana, agus ille eintach na horpa. Ni vunnen an chantoi to hille le ganve lauter in ille luska. Bunin si le bheith lauert fé ar an tlívi chiart. Fósí Antoine Vail sa bhlí an 1906 agus bhí trúr Macacá. Ó 1909 an 1903 bhí cóní ar an dailechóg sa chiar máin, áit ar ibrig Antoine de Chonsalacht na Franca in Víos Bad na Ardús agus an son in Stuttgart. Chuir sé sin úna a chuirde áirithe lé ach bheith sé sugar deis a bhí ann. Bhí mar lán cinnte fésá. Mar an éireacht le buirtóirí 1905 a bhaintras tapig agus omláin a bhainte amach leis an airmáin ní leisfí críochtaí na hórpa a bhí dailte hana ó iarthar go hiarthar agus do bhaíoch an dam na dro cuinlacht nua a bheith níos tubaistí fós don na cína bhí ann Riveson. Tréis de fila ar an bhrainc bhain si céim amach ó rábhan dlí a Boris. I 1906 d'éirigh leis a scrúdú náisiúntach an bheith na giústaíis as chuis isteach an údarás riarachain frisúin na Franca, chuid den éireacht dlí agus cuirt. In the Igson, yen she dulchen keen suntasuch o her fjelsacher a rali ins na prisoon, agus er an tri a kahaglish na prisoonig. Fein eduk shaska kahar vi shin a shura hor ganohi shivilta, agus vi shi a taku galoida la kyarta na man. Chauvig shi la kyarta ko anna kintu da vavacha a gwisi dli tailig, as daivig la kyarta ochtala av wintamach da vana. In eduk shachto kyapag in a hardwuni ar ard choyle na mrahuna saranki. Vi a garam reim anna eachtach, Gahairitheo hárla greibh sin is dacra fós do bhaná an gachachar an óil sa pholaitíocht ag an am. Nuair cuirg ceistearthaí fé bhaná sa pholaitíocht dúirt sí, is minic gur cheapas gur bhanmise d'úsáidtí mar leiscéal. Gachait a chuas, chula, gan áhras tugamíd an deis do bhaná bheith páirteach, nach sampla dá le héadí Simone Vail. Ó 1904 gan 1906 bhí sí na hara sláinte sa rank fis dúir na bríomhairí Jacques Chirac agus Raymond Barre. Sa fosson bhuaig sí ráach lí cheanwadíocha chun cín. Leis an géad cheann in 1904 den ag an riginúint níos an rachtana. Leis an dara cheann in 1905 fág a greibh an ginmhile dleathach sa rank. Bi cheistí sanna raibh conspóid íochfar buintlé agus a dág go díirí ag úsaithe géire ar bhéal. Den áin an óláin san dasca dlí as a ding a bhailtacht, dlí a cheluirtar ó hin ma dheol ar a thionnachar a cheart an amán. Ní hag an éan bhanfa dhéan vile le glundar in a crí. Ní gáach éisteach le maná. Is tragáid a bhéan saon a gónaí. Is tragáid a bhéan saon a gónaí agus is tragáid a bhéga an a gónaí. Ach ba bhóna san tionachar Simón Véil. In 1876 thug sí cosca chaimh tabach in áit na poiblí áirithe isteach, agus thug sí aige riachtanais cuairim sláinte i gceantar thuaithe. Sí an áirip an dóchas don dulchan cín. In 1879 nuair ceapag Simón Véil mar an chéad bhanóchtamhán ar Phearlaiment na Háirpe, bhí an áirip fós a teach chuaigh féin tar éis sciúr se an chogaig. Bócháid thuntas a chiombalachí. Bhí Bannon Frank a tháinig slán ón Ile Lasca agus a chreidin san éantacht, i gceannas ar Institúid Ghaonlathach Nua Hoffa a raibh sé gceist le cór thar theorainnacha a chathú, as i chinntú nach dáilocht tubaistí na staire an Athuair. Bhí an áirip a thatógant agus ag féchant ar bhacha gceist le bheith ina mórráin éantathe tar éis na mlianta fada do dheilt agus scrios. Ní hamháin gur bhí Simón Véil an chéad bhean a bhí ag gceannas ar Institúid do chuid naontais Eorpaig. Ach bí an chéad óchtamhán ar Phearlaiment na Háirpe ina raibh fisirí ar bhíad na vótálathe seachas na Parliamentary náisiúnta a thóg a díreach iad. Agus bhí si a gríláir an athrathe san a dro an den leis. De linga óchtamhánachta bí an chéad bhean ar brunag an gradam móla rá dúir Charlemagne orthu. Tar éis óchtamhánachta bhí si an leas cathíorlach agus an san na cathíorlach ar an ngrúpa liberálach sa Phearlaiment, rud a léirigh a dúthreachta le chuais na Háirpe a ríist. Ní cheart daine goin darúdaí ana bhríomh go bhéadach sé tá luint lá éigeint go mé mísnéir na daine a bheith fé chois. In 1890 ceapag Simón Véil mar chuilta do chuiste sealdach na Parlamente am aithean tóna Gearmáine. Chuir a taithí go mór le hobar an chuiste san. Mar chuine tháinig slán as an Ile Lasca, iarracht do bhan do chuid Phearlaiment na Háirpe, agus bean ar caile go tuismitheoirí agus a drathar a gompa Gaving, chabhaigh go dácha an a fearsanta leis an brosas. Bé a creduint greibh áirip éantathe ríthátach an cogad domhanda eile a chosc a bhuanlaigh an dúthreacht a bhí acé i le éantacht na Háirpe. In ainneoin gach ar chail sí le ling an chogaig ní raibh aon olcacha don Gearmáin. Ina áid san bhí sé páirteach sa chine a aontú na Gearmáine a úsáid mar chlí chun cadmhamh agus éantacht a spreaga idir láir agus iarthar na Háirpe. Spreagan chuiste san am aontú na Gearmáine rá chógáil idir rialtais, cean amháin fé aontas polaitiúil, agus cean eile fé aontas ach na míochas airgadíochta. Mar chlosúir ar an dara chógáil tháil a cruinniú mullaig Maastricht ag deireadh 1901, áitar aontaíodh chur a bhfeidhm chonra Maastricht, an chonra linar bunaíodh an taontas. Mórócht ar an Phearlaiment na Háirpe, chun síos an aontas, feachtasóir gona an ri hermítchis, agus cosantóir cheart an amann. Tá teachtaracht féhaná agus féin bhrithemítris fós ábharthe sa látá na bhán. Is mar sin a leabhar Antonio Tajani iarracht do an Phearlaiment na Háirpe fuaí. Cailleadh Simón Véil ina tuig féin ar an druchúlád a bhí an bheitheamh 2016 agus i néimlíonthe sa 8 díis. Go dtí deireadh saol thrid siar san na siocháine, na haontachta agus chearta an duine. Dhéan si tuairimí polaitiúla, ideolaíochtaí agus tíortha éagsúla a thuaidh le chéile. Go dtí an látá na bhán is léirúí ar bhanna an aontais Eorpaig, aontaithe san éagsúlacht. Sé Eorpáil Radio, Radio Gréasáin Phearlaiment na Háirpe a chur an podcast sa de láthair.
1: Kad domājam par Eiropas parlamentu, visbiežāk iztēlojamies plenārsēžu zāli, kurā balso deputāti. Patiesībā šī balsošana notiek tikai reizi mēnesī, plenārsesiju laikā. Bet kas ir šīs sesijas un kā tās notiek? Katru mēnesi, izņemot augustu, parlaments pulcējas 4 dienu ilgā plenārsesijā Strasbūrā. Katrai plenārsesijai tiek izstrādāta programma, ko sauc par darba kārtību. Regulāri tiek rīkots arī papildu sesijas, kuras notiek Briselē. Plenārsēdēs noslēdzas likumdošanas darbs, ko deputāti paveikuši parlamenta komitejās vai politiskajās grupās. Plenārsēdēs deputāti arī piedalās Eiropas Savienības lēmumu pieņemšanā un dara zināmu savu viedokli Eiropas komisijai un padomei. Tā dēvētajā jautājuma laikā Eiropas parlamenta deputāti var uzdot komisijai un padomei jautājumus. Plenārsesijās parlaments var izteikties par jebkuru jautājumu, kas tam šķiet svarīgs. Turklāt Eiropas parlaments var Eiropas komisijai pieprasīt iesniegt likumdošanas priekšlikumu par jautājumu, ko parlamenta ieskatā ir svarīgi risināt. Bez tam deputāti plenārsēžu zālē regulāri uzņem viesus, piemēram, valstu vadītājus, trauksmes cēlājus vai aktīvistus. Tomēr galvenokārt plenārsēdēs notiek debates un balsošana. Debates un balsošana notiek par dažādu veidu tekstiem, kas atšķiras pēc temata un likumdošanas procedūras. Kā vienu no piemēriem var minēt parlamenta ziņojumus par Eiropas komisijas tiesību aktu priekšlikumiem. Tātad parasti par tekstiem vispirms tiek rīkotas debates plenārsēdē. Viedokļu paušanai atvēlētais laiks ir ļoti īss, un tas ir atkarīgs no tā, cik deputāti vēlas uzstāties. Atšķirībā no balsošanas, kas bieži aizņem maz laika, debates var ilgt vairākas stundas, ja viedokli vēlas paust daudz deputāti. Visbiežāk deputāti uzstājas savā dzimtajā valodā. Tulki viņu teikto sinhroni pārtulko visās pārējās Eiropas Savienības oficiālajās valodās. Pēc debatēm notiek balsošana. Piemēram, balsojot par parlamenta ziņojumu, deputāti var grozīt iesniegto tekstu. Ar grozījumiem var svītrot, pārveidot, aizstāt vai papildināt iesniegtā dokumenta saturu. Deputāti vispirms balso par katru grozījumu atsevišķi, un pēc tam par visu grozīto tekstu kopumā. Balsošana noris diezgan intensīvi. Deputāti dažkārt balso par simtiem grozījumu. Pretēji izplatītajam uzskatam, deputāti visbiežāk balso ar paceltu roku. Sēdes vadītājs konstatē, vai ir sasniegts balsu vairākums. Ir ļoti svarīgi nekļūdīties, ja ir kaut mazākās šaubas, sēdes vadītājs pieprasa balsot elektroniski, lai tādējādi iegūtu precīzākus rezultātus. Plenārsēdē Eiropas parlaments parasti lēmumus pieņem ar absolūti nodoto balsu vairākumu, proti ar vairāk nekā pusi nodoto balsu. Lai balsojuma rezultāts būtu derīgs, ir jāsasniedz kvorums. Tas nozīmē, ka sēdē jābūt klāt vismaz vienai trešdaļai deputātu. Ja sēdes vadītājs konstatē, ka tas tā nav, balsošanu atliek uz nākamo sēdi. Pēc balsošanas par tekstu deputāti var vēlreiz uzstāties, lai paskaidrotu savu vai savas grupas izvēli. Arī Eiropas komisija var paust viedokli par balsojuma rezultātiem. Protams, plenārsēdēs notiek vēl daudz kas cits, un nav iespējams visu apkopot vienā raidījumā. Piemēram, tajās tiek pieņemts parlamenta gada darba kalendārs. Šajā kalendārā īpaši norādīts parlamenta komiteju un politisko grupu sanāksmu nedēļas. Labā ziņa ir tā, ka debats joprojām tiek rādīts tiešraidē Eiropas parlamenta oficiālajā tīmekļa vietnē. Parlaments ir atvērts apmeklētājiem arī plenārsesiju laikā. Interesanti var pat uz brīdi paviesoties plenārsēžu zālē, lai sekotu līdz tur notiekošajiem. Tas ir labs veids, kā uzzināt nedaudz vairāk par sēžu norisi un pieredzēt demokrātiju darbībā.